0: àwọn ẹ̀bùn kan ti sinmi sí wa lára tó dàbí ẹni kó kú kó dẹ̀ kú àlómọ́ ni. Ọlọ́wà sọ pé ẹ̀bùn ẹnìkan bẹ láàrin wa tó ti dógùn ṣùgbọ́n òun ó lu sókè a lè gbọ́ níṣẹ́jú ẹ̀ka tó lọ. Gbogbo ẹyin tẹ́ ẹ ní ẹ̀bùn kan lára tàbí èkejì ẹ múra dáadáa kẹ́ ẹ gba agbára Ọlọ́run kẹ́ ẹ lè di tuntun padà. Torí bẹ́ẹ̀ nìkan bá gba agbára kan tágbára ń bá lọ mọ́ lọ́wọ́ ẹ jẹ́ pòkè láì fu ẹ̀ lọ́lọ́ yẹn. Òtọ́ lẹ̀ ń gbọ́ nítorí báyìí mú ti ń báyìí bẹ́ẹ̀ wù lọ́rùn rẹ lójú àlá tí wọ́n ní ọmọ sáré lọ níhòòhò nǹkan ti ṣerú ẹ̀. Bágbára Ọlọ́run ọ̀bá dẹ̀ lọ kúrò nínú ayé ènìyàn àlá burúkú báwọn yẹ kó wá síwájú ẹ̀. Lójú oorun lójú àlá oúnjẹ jíjẹ nítorí kí wá ní bágbára Ọlọ́run bá wà ẹ tó kóúnjẹ lọ́wọ́ àti oúnjẹ wọn ò gbiná ni adébítà ti béèrè agbára. Ó fẹ́ dáwọ́ lé nǹkan rí àyà rẹ̀ ń já agbára ló ní bágbára bá dé kò sí tọ́ dáwọ́ lé tí ò ní tẹ̀síbo tí ò ní tẹ̀síwájú. Odidi ọdún mẹ́rin lórí ìjọ kan ṣoṣo èèyàn mẹ́rin ọdún mẹ́rin lórí ìjọ kan èèyàn mẹ́rin nínú mẹ́rin rí bá a bá ń gbàdúrà ẹnìkan ń sùn ẹnìkan ń wò tán ẹnìkan ń lọ rí tọ̀ lẹ́ẹ̀mẹwàá ẹnìkan jókòó kalẹ̀ olóhùn ò ní pariwo mọ́ tí ẹ mọ̀ pé pátọ̀ tó sì kẹrin wọn ń bọ̀ bá pẹ́ yóò gbé báàgì àbí tó sì karùn tó bá pẹ́ tó bí yóò gbé báàgì yóò mọ̀ bá tiẹ̀ lọ. Gbàgbára bá dé ẹnìkan ṣoṣo lọ́lọ́run ó tulẹ̀ tí ó mọ̀ rò lọ bẹ́ẹ̀ bí ẹ wá wo ọkùnrin kan ẹ wá wo mọ́mì kan tí mo bá pàdé mi ò tí ì rírú eléyìí wà dúrà tó gbà fún mi ogun mi ṣe kí ni o ogun mi ṣẹ́ ṣùgbọ́n tí ò ságbára bó o pe nǹkan fún àwọn gẹ̀ẹ́jì ẹ ẹ lọ mú nǹkan wá báyìí wá ẹ lọ mú nǹkan wá ọ̀hún ti àní à àbí ò tiẹ̀ mọ̀ pé ogun tó tiẹ̀ lé náà ní sóhùn ọ̀wà àwọn bíbélì mọ́ ni kí a ní ń béèrè ṣùgbọ́n tágbára bá dé nǹkan à béèrè wọn ó ṣe kí ni wọn ó fún wa ohun tá à wọ̀ tí wọn ó wà jáde.
1: You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: I've been calling to a friend.

0: torí àwọn nǹkan tí ọlọ́run fẹ́ ṣe lónìí ó yàtọ̀ púpọ̀ kò dẹ̀ fẹ́ ká lo èdè kan ṣoṣo kí gbogbo wa pátápátá ká dẹ̀ gbàdúrà bí ẹni tí ò gbàdúrà rí inú mi ló fi gbogbo àwọn ènìyàn tọlọ́run ti lò ìyanu ńlá ni mo gbàdúrà nítorí pé wọn náà wà ń bí lónìí kò ní rin àárín nà àwọn èdè kan bẹ́ẹ̀ tí jésù olúwa lò tá a fẹ́ fi gbàdúrà kò ṣe tá a fẹ́ bèè lónìí ju agbára lọ sà bá agbára bá dé ìkó lọ yóò padà bí agbára bá dé ọ̀nà tó dí ọ́ là bí agbára bá dé ohun tó kú nínú ayé wa yóò jì nínú ìwé jòhánù ní orí kejìdínlógún ẹni tí ó ka yẹn a máa bá mi ká pẹ̀lẹ́pẹ̀lẹ́ a fẹ́ wo àwọn àkànṣe ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó wà ńbẹ̀ láti ẹsẹ̀ ìkẹrin lẹ́ ti bẹ̀rẹ̀ nítorí náà bí jésù olúwa ti mọ gbogbo nǹkan tí ń bọ̀ wá báwọn ta lẹ̀ ń wá ìbéèrè àkọ́kọ́ nìyẹn o ta lẹ̀ ń wá torí òun mọ̀ wípé òun ni wọ́n ń wá láti dojú ogun kọ láti yẹ̀yẹ́ rẹ̀ láti sọ fún un pé kò tó ẹni jẹ́ ń pè lọ́mọ ọlọ́run tàbí alágbára ṣùgbọ́n ó nítorí pé iná yẹn bẹ́ẹ̀ agbára yẹn bẹ́ẹ̀ àṣẹ yẹn bẹ́ẹ̀ orúkọ yẹn bẹ́ẹ̀ òkìkí yẹn bẹ́ẹ̀ ó lè fi ẹnu ara rẹ̀ sọ confidentially pé ta lẹ̀ ń wá yes wọ́n dá lóhùn pé jésù ti nasareti ni ó wí fún wa pé.
1: You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Ọ pẹ̀lú wọn. Ọdẹ ẹ̀mejì o, èmi nìyí ẹ̀ mọ fẹ́ kẹ́ ẹ máa tẹ̀lé mi ká lọ. Yes. Wọ́n bì sẹ́yìn, wọ́n ṣubú lulẹ̀. Yes. Ó tún bí wọ́n léèrè lẹ́ẹ̀kẹta. Tẹ́ ta lẹ̀ ń wà.

0: nísìnyí làwọn gan síbẹ̀. Ọ̀tá tó ń sọ yóò gan. Bọ́dẹ̀ ẹ̀fẹ́ káàmì yẹn lágbára o. Mo ní ọ̀tá tó ń sọ tó ń wá bóun ó ti ṣe ọ́ sí, ó máa gan. So a ní ìdí agbára Jésù nígbà òpin yìí. Nítorí pé nǹkan tí ò tó nǹkan làwọn èèyàn ń pè ní nǹkan. Nínú ìwé Mátíù ní orí 20:8. Ẹ̀ka ẹsẹ̀ méjì ń bẹ̀ o. Báa wo títóbi agbára Jésù Olúwa. Mátíù 28:1-2. Ẹ fọ́n sókè ẹ sọ̀rọ̀ gidi. Bẹ́ẹ̀ ni. Látọ̀run. Ó yí òkúta kúrò náà lẹ́nu ọ̀nà. Ó jókòó lé. Wọ́n wá rìrì. Ó tó. Ẹ̀rù tí ń bẹ lára Jésù Olúwa. Bá a bá ṣe gbàgbọ́ dáadáa. Ẹ̀rù yẹn lọ́yẹ kọ́ wà lára wa sá. Nínú ìwé Jòhánù ní orí 4 ń bẹ láti ẹsẹ̀ 12. Ó ní lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín. Ẹnikẹ́ni tó bá gbà mí gbọ́. Irú iṣẹ́ tèmi ń ṣe lò náà yóò ṣe. Àní iṣẹ́ tó tóbi jù wọ̀nyí lọ torí tí èmi ń lọ sọ́dọ̀ ta ni o. Sọ́dọ̀ bàbá. Tó gbogbo àwọn tá a wà ń bí a kì í ṣe ènìyàn lásán. Ẹ já gbàdúrà bí ẹni tí kì í ṣe ènìyàn lásán. Torí a fẹ́ máa lọ ká máa padà. Kẹ́nì kọ̀ọ̀kan wa máa jẹ́rìí sí agbára ta ni o. Agbára Ọlọ́run. Agbára la fẹ́ béèrè fún. Gbogbo àwọn tí wọ́n kóra wọn jọ bí Júdásì bí nǹkan kúrò náà lọ́mọ gbogbo ẹ̀. Orí òkè ibi tí Jésù Olúwa máa ń fara mọ́ ibi tó gbé máa ń gbàdúrà. Ó jẹ́ wọn ọmọ pé bẹ́ẹ̀ bá fẹ́ mú ẹ jẹ́ ṣáájú yín ẹni mọ ọmọ dáadáa ni. Bí o bá rẹnu sàmì alágbára méje ń bẹ̀ yẹn ẹni tó mọ̀ ọ́ tó mọ̀ mí tó ń rọjọ́ wa kiri kó mọ ọ̀nà tí wọ́n lè gbà mú wa. Irú èèyàn bẹ́ẹ̀ ó máa sùn kò ní jí mọ́. A fẹ́ béèrè fún agbára Ọlọ́run. Torí pé lọ́wọ́ Jésù Olúwa nìkan ṣo la sọ pé gbogbo agbára láyé àti lọ́run níbo ló wà? Ọwọ́ Jésù nìkan ló wà. Lòdì ẹ̀sẹ̀ nìkankan tá a ṣẹmẹlé ju Jésù yẹn lọ. Ó ṣe pàtàkì o. Ẹnì kọ̀ọ̀kan wa la gbọ́dọ̀ múra dáadáa. Ní àkókò kan sẹ́yìn, mo wà nínú ilé lórí 3-star. Mo ṣẹ̀ṣẹ̀ débi tí mò ń wí ni. Mo wá rí wípé àwọn ẹranko kan tí wọ́n ń pè ní ọ̀bọ mi mọ bí wọ́n ṣe dọwọ́ wọn. Nínú ìsìpayá yẹn, wọ́n dẹ̀ gbígbọn dání. Wọ́n yọ mí wò báyìí. Wọ́n yọ mí wò báyìí. Wọ́n yọ mí wò báyìí. Orí tíṣà tí mi náà wà yẹn, mò ń forí gbàdúrà. Mò ń forí gbàdúrà. Òjijì tó gbọ́ gbàá tí wọ́n yẹ báyẹn. Nínú ìfìdìfọ̀ ni báyẹn bá mi. Ṣùgbọ́n gbà tí mo jí. Dédé ibi tí kinní yẹn ti ṣẹlẹ̀ mo dábẹ́ mọ̀ nígbà tí mo jí yẹn. Ẹ̀mí Ọlọ́run wa ń sọ fún mi pé ìwọ kọ́ náà yìí ń bàn. Jésù Olúwa náà yìí ní bàn. Dénlẹ̀ kó máa yìn mí. Mo bá bẹ̀ sí yí lẹ̀. Mo bẹ̀ sí yí lẹ̀. Ẹ wo ibi ó tán sí nìyẹn. Irú èèyàn lẹlòmíì pariwo yéé ó sì tán. Nítorí pé ìbọn tí ọ̀tá yìn sí wọn ọba agbára Jésù lára wọn. Púpọ̀ èèyàn lọ jẹ́ pé ìbọn tó bá wọn nìbọn gbèsè. Nítorí pé wọn ò lágbára. Bí wọ́n ti yìn wọn níbọn.
1: You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Wọ́n rí bí ìtàtijọ́ mọ́ àlàáfíà wọn ò tó nǹkan mọ́. Àwọn kan ìbọn iyì méjì bá wọn. Bí wọ́n bá débi àdúrà kàkà kí wọ́n pọkàn pọ̀ kí wọ́n máa ṣe dáadáa. Ẹ̀mí yẹn máa sọ fún wọn pé ìbá ọlọ́bí àdúrà kan lánàá. Tí o gbàgbé ètò lọ ń jẹta. Ìbádùn àtọ̀ ń gan ti ẹ̀gbọ́n náà jẹ léyìn lọ kí ẹ lọ wá mú bọ̀. Irú àwọn ọfà yẹn la fẹ́ kí agbára Jésù Olúwa kó fàyọ kúrò lára wa. Ìgbà tí mo bá fẹ́ pe àdúrà lẹ́nu àkókò díẹ̀ yẹ. Iná mẹ́nu sẹ́yìn akọrin yẹ ti kọrin dáadáa bẹ̀ tí iná yẹn ò tí tò kọ gbọ́dọ̀ tó ni o. Torí àwọn ènìyàn tí wọ́n fẹ́ bá yín tí wọ́n lé yín pọ̀ lẹ́yìn ẹ̀yìn lẹ́yìn ò rí wọn. Bá a ti ń gbókìkì ayé fẹ́lẹ́ tá ń gbókìkì gbogbo wọn. Àwọn kan kilẹ̀ lẹ́yìn wọn. Ìbá ṣe pé wọ́n dúró. Àwọn tó ń kilẹ̀ ìbá ti ṣe kí ni o. Wọ́n bá ti ṣáájú wọn. Boba jana se Olorun to level kan to n sise tawo eyan yo mo o awon eniyan to fe tu o to fe ju o lo de boba jana se Olorun to level kan to n sise tawo eyan yo mo o awon eniyan to fe

0: yẹ agbára la fẹ béèrè fún báyìí nítorí pé bí nǹkan ti wà láyé wa àwa náà mọ pé nǹkan ṣe gẹrẹ kò sì yẹ kó rí bẹẹ tá a bá ti wá débi agbára yẹn mo fẹ kẹ béèrè bí ẹni tí ò bá rí òwò rẹ ti rún agbára bá dé yóò dìde ọ̀nà rẹ ti dí agbára bá dé yóò dìde gbogbo tó dàrú láyé rẹ pátá lọ́lọ́ ní agbára láti ṣàjọ níwọ̀n ìgbà tó bá fi ayé rẹ̀ lẹ̀ fún ìfẹ́ ta ni o fún ìfẹ́ ọlọ́run hallelujah ẹ bá ń ké dáadáa ẹ bá ń ké dáadáa
1: hallelujah.

0: àwọn ẹ̀bùn kan ti sinmi sí wa lára tó dàbí ẹni kó kú kó dẹ kú àlùmọ́ ni ọlọ́wà sọ pé ẹ̀bùn ẹnìkan ń bẹ láàrin wa tó ti dókun ṣùgbọ́n òun ó lu sókè alẹ́ gbọ́ níṣẹ́jú yẹn ká tó lọ ṣe gbogbo ẹyin tẹ́ ẹ ní ẹ̀bùn kan lára tàbí èkejì ẹ múra dáadáa kẹ́ ẹ gba agbára ọlọ́run kẹ́ ẹ lè tuntun tó padà torí bẹ́ẹ̀ nìkan bá gba agbára kan kágbára ń bá lọ mọ́ lọ́wọ́ ẹ jẹ́ kòkè láì fu ẹ̀ lọ́lọ́ yẹn òtọ́lẹ̀ nǹkan nítorí báyìí mú ti hàn báyìí bẹ́ẹ̀ bù lọ́rùn rẹ lójú àlá tí ẹni ọmọ sáré lọ níhòòhò nǹkan ti ṣe lú ẹ̀ bá agbára ọlọ́run ọ̀bá dẹ̀ lọ kó nu ayé ènìyàn àlá burúkú báwọn yẹ kó wá síwájú ẹ̀ lójú oorun lójú àlá oúnjẹ jíjẹ nítorí kí wá ní bá agbára ọlọ́run bá wà ẹ tó kóúnjẹ lọ́wọ́ àtóúnjẹ ń ó gbiná ni adébítà ti béèrè agbára ó fẹ́ dáwọ́lé nǹkan rí àyà rẹ̀ ń já agbára ló ní bá agbára bá dé kò sí tọ́ dáwọ́lé tí ò ní tẹ̀síbo tí ò ní tẹ̀síwájú odidi ọdún mẹ́rin lórí ìjọ kan ṣoṣo èèyàn mẹ́rin ọdún mẹ́rin lórí ìjọ kan èèyàn mẹ́rin nínú àmẹ́rin rí bá a bá ń gbàdúrà ẹnìkan ń sùn ẹnìkan ń wò ta ẹnìkan ń lọ rèé tọ̀ lẹ́ẹ̀mẹwàá ẹnìkan jókòó kalẹ̀ olóhùn ò lè pariwo mọ́ tí ẹ mọ̀ pé pátọ̀ tó sì kẹrin wọn ń bọ̀ bá pẹ́ yóò gbì báàgì àbí tó sì karùn-ún tó bá pẹ́ tó bí yóò gbì báàgì yóò máa bá tiẹ̀ lọ.
1: This is Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: ṣùgbọ́n tí ò ságbára bó o pe nǹkan fún àwọn gẹ̀ẹ́jì ẹ ẹ lọ mú nǹkan wá wá ẹ lọ mú nǹkan wá ọ̀hún ti àní à àbí ò tiẹ̀ mọ̀ pé ogun tó tiẹ̀ lé náà ní sóhùn ọ̀wà àwọn bẹ́ẹ̀lì mọ́ni kí a ní ń béèrè ṣùgbọ́n tágbára bá dé ń tá à béèrè wọn ó ṣe kí ni wọn ó fún wa ohun tá à wọ́ọ̀tì wọn ó wà jáde ohun tá à lérò yóò dọ́dọ̀ wa ṣùgbọ́n tí ò bá ságbára sà èyàn ó pẹ ní koríta kò yé mi afẹ́kùnrin tó afẹ́kùnrin yẹn kọ máa tún kọ yín ní o tún kọ ẹ dìjú yín dáadáa torí àkókò díẹ̀ ni mo fẹ́ lò àwọn èèyàn ọlọ́run ti ṣàdúrà fún wa bẹ̀tì ọ̀rọ̀ àṣẹ tó kàn mí a gbọ́dọ̀ béèrè agbára kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àṣẹ yẹn.